0: àwọn ìlú mìíràn ní ojú omi ni lójú òfúrufú ni wípé èyí máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì di àwátì nígbàtí ọ̀pọ̀lọpọ̀ ti kú sí ojú ọ̀nà bóyá ojú omi tàbí ní orí àwọn aṣálẹ̀ ní èyí tí ò bá ìlera àwọn èèyàn mu. Ó wá sọ wípé kí oníkálukú tẹpá mọ́ṣẹ́ rẹ̀ kí wọ́n mọ ohun tí wọ́n ń ṣe ní orílẹ̀-èdè wọn dípò kí wọ́n máa fẹ̀mí ara wọn wéwu kiri. Àwọn afurasí méjì ni ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ ní ìpínlẹ̀ Ògùn ní èyí tí wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ìlú Ìjẹ̀bú-òde ni ọwọ́ ti tó wọn. Ẹni tí ó jẹ́ agbẹnusọ fún àwọn àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Olúṣèyí Babáṣèyí òun ni ó kéde wípé ìtanilólobó láti ọ̀dọ̀ àwọn aṣọ́gbó ní ìpínlẹ̀ náà òun ni àwọn ọlọ́pàá ti sáré mú iṣẹ́ ṣe tí wọ́n sì rí ọwọ́ tó àwọn aráabí ní agbègbè kan tí wọ́n pè ní Àtibà ní ìlú Ìjẹ̀bú-òde tí wọ́n sì sọ wípé ìwádìí sì tún ń lọ lọ́wọ́ lórí wọn. Ìjọba àpapọ̀ ti gbé ẹ̀rọ amúnáwá èyí tí ó tó 20 megawatt sí ìlú Kogi. Ẹni tí ó jẹ́ mínísítà fún ètò ìdàgbàsókè irin Shuaibu Audu òun ni ó ṣe ìfilọ́lẹ̀ ètò ẹ̀rọ amúnáwá náà ní agbègbè kan tí wọ́n ń pè ní Ẹ̀gúnmẹ̀ ní ìjọba àbílẹ̀ Dèkínà ní ìlú Kogi. Wọ́n tún jẹ́ kó di mímọ̀ wípé ẹ̀rọ amúnáwá yìí òun ni èyí tí ó tóbi jùlọ ní agbègbè àárín gbùngbùn àríwá. Ẹni tí ó kéde ọ̀rọ̀ yìí ni ẹni tí ó wọ́n á sọ wípé àwọn ẹ̀rọ amúnáwá méjì mìíràn ó tún wà ní ìlú Kogi pẹ̀lú ní èyí tí wọ́n tún ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ tí wọ́n jẹ́ kó di mímọ̀ wípé èròǹgbà ìjọba àpapọ̀ lábẹ́ ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu GCFR tí wọ́n sì pinnu ètò àti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn orílẹ̀-èdè Nàìjíríà jẹ mùdùmúdù ìjọba lábẹ́ àsíá Renew Hope Agenda èyí tí wọ́n kàn nípa wípé àwọn ìpínlẹ̀ Kogi náà gbọ́dọ̀ gbádùn níbẹ̀. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní.
1: All right, ladies and gentlemen, my name is MC Alamano, also known as the Enjoyment Landlord. I'm speaking right now, always listen to Sports Daily on Esan Banakola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
2: Welcome to Sports Daily from Esan Banakola Radio. I am Big Billy. First from the local sport. Nigerian Super Falcons on Friday began preparation for the 2026 Women African Cup of Nations with a 2-1 victory over Senegal. The friendly match played at the Raymond Star Stadium in Ikeni, Ogun State, saw Victorian striker Ashishat Oshola giving Nigeria the lead from the penalty spot in the 32nd minute. In a separate news, the Federation of International Football Association has announced a new pre-match ceremony format for the 2026 World Cup that will involve all players' names in a match day squad rather than only the starting lineups. The new format marks a departure from the traditional World Cup pre-match routine where only the starting 11 players from each team line up near the center for the pitch before the kickoff. In another development, former world heavyweight champion Anthony Joshua has expressed interest in testing himself in mixed martial arts, saying he

0: CV ọnụ tọwanarị na Leovi anti-kidnapping unit ọtabiri oyi ọnụ minista ọsị TB development Shaibu Audu ọdamu dagbare eme gọgọ n'elu na damenya nhe ehu nemukpa dagbare otoyi kogi ọnụ kpa dayi ebe si 20 manga white ọnada chei ebe dagbare ebe ya duza nani kere wi ọrịa n'ọmụta dagbare nọ n'ọdayi ọnụmụta dagbare ọsị minista lizi okoji ọnada chi ebe ebe si ihu ọkpetekpe wi ihu dollars ọnada me federal government ọhịrọni ahụ n'asha ọsụkpa ọnị president lọsịmaị president bola ahmed tinubu reji eminomu dagbare ọsị nevore lemi akọdọ ememi n'eliomi hope agenda reji woki ụtọ ikogi wokamana emi masamie na idagbare wi esan binocular studio abubare kama ihọ me edna fawa sọba di bamariwi
1: ndịbaeke na mụnụ abịakwa m n'ofu redio steshọn anyị nke a na-akpọ isan binoculars udo dịrịnụ ndị igbo a na-asị nke ebe ọbụrụ mmadụ na-aga ebe ọbụla ị na-aga na gịgwa nwanne gị ma ọ nwanne gị nwaanyị si nwanne na anya ana m aga ebe a n'ihi na obodo nke anyị nọ n'ime ebe obodo naijiria adịgo njọ maka ọsọ bido ka ị mara ebe ị na-esi agbaga ka ị marakwa n'ebe ị na-agbaga udo dịrị n'ọzọ ndị igbo nye anụ a bụ furiju seshọn nke a na-akpọ isan binoculars ebe anyị na-enyenu okwu ndị nke nụ kwesịrị na-anụ anyị abịakwa ọzọ n'ụbọchị nke nta bụ ụbọchị satọdee anụ onye na-ekwu okwu anụ a afa mbụ anya mele good news ugbochukwu udo dịrị n'ọzọ ndị igbo anyị nwere ọtụtụ okwu ndị nke anyị si ka anyị gwanụ n'ụbọchị nke nta bụ onye na-eme n'obodo nke anyị nọ n'ime bụ obodo naijiria nke isi bụ ndị naijiria bụ ndị 180 mmadụ 180 si libya lọta n'etiti obodo a n'ihi nye a na-ekwu bụ akwadoghị nye gbasa ịchụla ndị mmadụ n'obodo libya bụ nke a na-akpọ nye na-eme bụ migration na bekee ya bụ nke na-ekwu si na ndị bụ nọmba 180 mmadụ 180 pepụl esigo obodo bụ libya wee lọta nabata n'etiti obodo a bụ naijiria maka nye ndị ọcha kpọ na bekee bụ migration. Nke abụọ bụ ndị uwe ojii nwụchiri mmadụ abụọ n'enyo a na-enye enyo so na ntụ wee gbuokwanụ mmadụ agago na obodo nke bụ Ogun steeti wee nweta mmadụ abụọ anụ abụ ndị na-enye enyo wee so n'aka ndị bụ ndị mmadụ atụlụ mmadụ na ntụ wee gbuo onye ahụ. Ndị uwe ojii na-ekwu n'ụbọchị nke ntasị na-ewudego mmadụ na-abụ n'ime fa. Nke ịtọ bụkwanụ gọọmenti etiti malitere ọrụ ọkụ eletriki 200 meters watt na obodo nke bụ Kogi steeti udo dịrịnụ ndị igbo ụna aka o si wee ha m n'ọnụ bụ nye bụ na-eme n'obodo nke bụ obodo naijiria udo dịrịnụ ndị igbo ọya dịrịnụ mmanụ ụtụtụ dịrịnụ mmanụ ehihie dịrịnụ mmanụ abalị udo dịrịnụ nne echezọna na anya anụ a bụ furiju seshọn nke bụ isan binoculars anụ onye na-ekwu okwu anụ a afa mbụ anya mele egwu news
2: ekwurede woyi azikwu mmiri ojú ọjọ siri azikwu odo èyí ni ilé-iṣẹ́ sábà náà kúlá rẹ̀dẹ̀ èyí tó kalẹ̀ sí ìlú rome ìròyìn ló ń dẹ́sẹ̀ tí ìbọn yín láti ẹnu ọ̀gbẹ́ni gbọ́lágadé wọlábí ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn àkókò inú ròyìn náà ó tó okòó-dín-ní-igba àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fi sọ́kù padà sí orílẹ̀-èdè wa láti ìlú libya páńpẹ́ àwọn ọlọ́pàá ti mú àwọn afurasí ajínigbé méjì tí wọ́n jẹ́ ọ̀daràn ní ìlú edo ni wọ́n ti kó sí páńpẹ́ wọn ní ìpínlẹ̀ Ogun. Ìjọba àpapọ̀ ti ṣe ìfilọ́lẹ̀ ẹ̀rọ amúná alágbára èyí tí ó tó 20 megawatt ní ìlú Kogi, tí èyí tí wọ́n sọ pé owó rẹ̀ tó $100 million owó ilẹ̀ òkèèrè. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn àjọ àgbáyé èyí tí wọ́n mọ̀ nípa wọléwọ̀de àwọn ọmọ orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè kejì ni wọ́n ti tẹ́wọ́ gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní pápákọ̀ òfurufú tìlú Èkó tí wọ́n tó 100 níye. Nínú ẹni tí ó jẹ́ ọ̀kan lára àwọn ọ̀gá àgbà ní ilé-iṣẹ́ yìí, Ọ̀gbẹ́ni Ali Ibrahim, ó ní ó sọ̀rọ̀ wípé àwọn àbọ̀dé ilẹ̀ Libya yìí wípé ọ̀pọ̀lọpọ̀ wọn àtìmọ́lé ibi ìkóníwọ̀sí ní ìlú Benghazi nínú Libya ni ọ̀pọ̀lọpọ̀ wọn ti wá, ní èyí tí wọ́n sọ wípé àwọn àgbàlagbà tó wà láàrin wọn jẹ́ 180 tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ wípé bí àwọn àgbàlagbà ṣe wà ń bẹ̀ ni àwọn ọ̀dọ́ àti àwọn ìkókó náà kò gbẹ̀yìn. Nígbà tí ó sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn wa látàrí àwọn àbọ̀dé ilẹ̀ Libya, Ọ̀gbẹ́ni Godsend Erumomo fi èròngbà ọkàn rẹ̀ hàn wípé àìrójúráyè òun ló fa ọ̀pọ̀lọpọ̀ ohun tí ó mú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà máa wá ibi tó tutù bá sí káàkiri gbogbo ilẹ̀ àgbáyé. Ó wá di ẹbí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ríru ìjọba nítorí àṣìṣe àti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè tó dẹnu kọlẹ̀. Ṣùgbọ́n ó wá rọ àwọn tí ó ń ṣe àwọn ìrìn àjò báyìí wípé èmi kò rò wípé ó yẹ kí àwọn èèyàn máa fi èmí ara wọn wéwu láti máa lọ sí àwọn ìlú mìíràn ní ojú omi ni, lójú òfurufú ni, wípé èyí máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì di àwátì nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ti kú sí ojú ọ̀nà bóyá ojú omi tàbí ní orí àwọn aṣálẹ̀ ní èyí tí ò bá ìlera àwọn èèyàn mu. Ó wá sọ wípé kí oníkálukú tẹpa mọ́ṣẹ́ rẹ̀ kí wọ́n mọ ohun tí wọ́n ń ṣe ní orílẹ̀-èdè wọn dípò kí wọ́n máa fẹ̀mí ara wọn wéwu kiri. Àwọn afurasí méjì ni ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ ní ìpínlẹ̀ Ogun, ní èyí tí wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ìlú Ìjẹ̀bú-òde ni ọwọ́ ti tó wọn. Wọ́n ẹni tí ó jẹ́ agbẹnusọ fún àwọn àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà, Olúṣèyí Babáṣèyí, òun ni ó kéde wípé ìtanilólobó láti ọ̀dọ̀ àwọn aṣọ́gbó ní ìpínlẹ̀ náà, òun ni àwọn ọlọ́pàá ti sáré mú iṣẹ́ ṣe tí wọ́n sì rí ọwọ́ tó àwọn ará àbí yìí ní agbègbè kan tí wọ́n pè ní Àtibà ní ìlú Ìjẹ̀bú-òde, tí wọ́n sì sọ wípé ìwádìí sì tún lọ lọ́wọ́ lórí wọn. Ìjọba àpapọ̀ ti gbé ẹ̀rọ amúnáwá èyí tí ó tó 20 megawatt sí ìlú Kogi ẹni tí ó jẹ́ mínísítà fún ètò ìdàgbàsókè irin Shuaibu Audu ó ní ó ṣe ìfilọ́lẹ̀ ètò ẹ̀rọ amúnáwá náà ní agbègbè kan tí wọ́n ń pè ní Egúnmẹ̀ ní ìjọba àbílẹ̀ Dekina ní ìlú Kogi wọ́n tún jẹ́ kó di mímọ̀ wípé ẹ̀rọ amúnáwá yìí òun ni èyí tí ó tóbi jùlọ ní agbègbè àárín gbùngbùn àríwá ẹni tí ó kéde ọ̀rọ̀ yìí ni ẹni tí ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì fún mínísítà náà Lizzy Okoji òun wá sọ wípé àwọn ẹ̀rọ amúnáwá méjì mìíràn ó tún wà ní ìlú Kogi pẹ̀lú ní èyí tí wọ́n tún ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ tí wọ́n jẹ́ kó di mímọ̀ wípé èròǹgbà ìjọba àpapọ̀ lábẹ́ ìṣàkóso ààrẹ Bola Ahmed Tinubu GCFR tí wọ́n sì pinnu ètò àti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn orílẹ̀-èdè Nàìjíríà jẹ mùdùmùdù ìjọba lábẹ́ àsíá Renew Hope Agenda èyí tí wọ́n kàn nípa wípé àwọn ìpínlẹ̀ Kogi náà gbọ́dọ̀ gbádùn níbẹ̀ èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní.
3: All right, ladies and gentlemen, my name is Samson Alamanoso, known as the Enjoyment Landlord. I'm speaking right now. Always listen to Sports Daily on Esan Banakola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
4: Welcome to Sports Daily from Esan Banakola Radio. I am Big Billy. First from the local sport. Nigerian Super Falcons on Friday began preparation for the 2026 Women Africa Cup of Nations with a 2-1 victory over Senegal. The friendly match played at the Remo Star Stadium in Ikeni, Ogun State, saw Victorian striker Ashishat Oshola giving Nigeria the lead from the penalty spot in the 32nd minute. In a separate news, the Federation of International Football Association has announced a new pre-match ceremony format for the 2026 World Cup that will involve all players' names in a match day squad rather than only the starting lineups. The new format marks a departure from the traditional World Cup pre-match routine where only the starting 11 players from each team line up near the center for the pitch before the kickoff. In another development, former world heavyweight champion Anthony Joshua has expressed interest in testing himself in mixed martial arts, saying he would like to see Bob Buzzer cross over into other combat sports after years of MMA fighting, making the switch to boxing. This is the Beat of Sports from Asian Binoculars Radio. I am Big Billy saying do have a lovely day and God bless you all.
5: Welcome to Entertainment News from Asian Binoculars Radio Uromi. First, the headlines. Regina Daniels celebrates father's birthday in style, surprises him with a brand new car. Come out for us, it is time to know your power. Cute Abiola makes bold appeal to courtesies over insecurity crisis. I am Jude Chinenye. Now the entertainment news in details. Nollywood actress Regina Daniels has taken to social media to celebrate her father's birthday, sharing a heartfelt message alongside a surprise moment that has melted hearts online. Taking to her Instagram, the actress expressed deep love and gratitude for her father, saying she will always be proud to be his daughter, even in another lifetime. She also marks the occasion with a surprise car, a gift of a brand new car. In a separate news, popular skit maker Kut Abiola has sparked reactions online after making a public appeal to individuals involved in cult groups, urging them to redirect their influence towards tackling insecurity in the country. In a video shared on his Instagram page, he called for Nigerians to reconcile, recognize what he described as the strength and influence of cult groups, suggesting that such power could be used positively. To wrap up the entertainment news, the headlines again. Regina Daniels celebrates father's birthday in style, surprising him with a brand new car. Come out for us, it is time to know your power. Cute Abiola makes bold appeal to cultists over insecurity crisis. This is our view today on entertainment news. Thank you for listening. I am Judy Chinenye saying